0: 5FM.
1: Asiko tuye gaje mwamolaye kaye mashe dawa ala siyo labada.
2: No jojo toze gbogbo majemu pe won ti ba ru omo re de ko ni sele sanikeni wa o. Aba mi to dide soro wa nigbati araye ko wa. Won ni number won o le jade ma apalopa Jesu yi na lo nje o ma jade. Gbogbo elewo yin meji lo ke pariwo go go go go go go go go go. Mama Olorun ro paso fakaye mo ne baba labi e mo si oleni alaje nikan lo royin se Oluwa mama loruko Jesu oni so monu o ti o ma re ka bo sinu Jesu o ti o ma re ka bo si gba tu ti o ti so mere mere ti wo ga orise wa riri ayo tomo tomo o ajo mo re oni ru sinu ajo mo re oni ru sita o gbi le Olorun kuko ni da won mo re duro ayo ni bi ko bo ko ran ba mo re wi o ni rogo esa fo mo yo o ni tu ayo mo re ro abi ya ma ye sa mi o ni lope ikunle awon mo yo ni do te bi o oba fo go soro yo fo go ke otomo tomo o gbe lara bi ema ti ki san ko ni ba o wa lowo lowo wa je eyan o ma re o ni ra baye o ya gbe ye nu olorun ti ko le tan se so je yo ni lo omo gba won ni olorun logo lori awon mo re ayo ni gbe mi omo re o ayo ni da se re duro lei lo ewure wa dide lei lo agutan wa je eyan lei gbe bo rara believe me wa bori ogun aye yi o ni nikan se aye re o omi re ile yi ma subu omo re ma dide ati se yo ko ni nira pa ko bi re o ye wo ma to so le loju titi o ni sirin o alanu ko ni deyin leyin omo re o ile yi o ni kagogo o ni kari so lododo lori omo omo wo ni waye asan yo ni waye titi omo tomo o bo lowo epa oboro ma ko ni ko sa won omo re o oni ko si yawo abi oko yinu leyi o aye oni fo omo re sogba oni chopo lori awon omo re o ogode mi pi ko ni je pin gbogbo wa imo ta da so lori awon omo re adura re oni gbe lori awon omo o ni fo omo re so ko saye ogo ba lowo eso ogo ni ba lowo omo re tamo ti ya be aso ko ni ta o ore o fe ba dide tomo tomo ibaru je oni pade ayo re ai ka ko ni dide sa awon omo yin o kanga yo yi kan mi lodun yi iwo yo la ya owo ma de oro wole ite yin ma bo si ogo ma fohun omo re ma fo lake o Jesu Oluwa eri yi ku enji ni aja sare gbe wole
3: bi nkan ti mi ro ku mo le se fodun mewa Oluwa senu aye mi tori pe Oluwa mu mi pade angel pe angeli
4: loju
3: aye ni sa angeli parada o di emi
4: o se mi lo
3: tekun ni mo fi wonu jo yi mo wa dupe lojo teni yi bipe ayo ati Olorun mo dupe dadi o lagbara sa ma yi kan o kan de sinu aye mi sa
4: kai
3: ti mo ba ji lorun ba ma jaju pe iru ore wo tun lele
4: eh
3: oyin lati gba ti mo ti de ni aye mi ro bi mo ti pade a alanu ba iri nkan ti mi o need o ma bi mi re pe kini o need ma yi ma bi mi re pe so ti e je gbese
4: so je gbese bi ko je na o so
5: ani ma bere lawo e pe ki lo fa
4: mo fa so je gbese
5: so ti e je gbese olore yen o ya e lo pade e
3: mo ni mo je gbese o le lo mo ni 170 ojo ese bayi lo transfer o yen si ni mai ni kini nkan to ti e need ganu ile re mo ni mo need igi bed ijo yen gangan lo so fun mi lowo yen gangan o fun mi ni 130 daddy ore yen lagbara fun mi sa
4: o
3: po ju
5: ojo lo se yin lore beyin
3: mo si gbowo lana sa
4: Oye ojojumo ni sa.
5: Ah, o pariwo to lori radio.
4: Gabio.
5: Ananu ta lo ma cha nu awa na. Olore kilo lo fe olore lera lera. Olore ojojumo. Oya eleda re na pade olore yi.
4: Amen.
3: O ti le losun meji bayi.
5: To nse sa.
3: Be ni daddy. O tun bi mi le ni nje o ti e ma wo nko krika.
4: Ah.
3: Mo ni be ni mo ma wo. O ni ohun ti e fe gbo se ti pe mo won ko krika mo daddy
4: be gbo o
5: se o fe gbo olore ti o fe ri o krika lara mo re loruko jesu olorun ma gbe opade e
4: amen ko fe ri a san soju
3: ore ipo pọ̀ jù láyé ni. Nítorí pé ìgbà tí mo wọnú ìjọ yìí, àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀, wọ́n máa jẹ́rìí sí mi báyìí. Ẹsẹ̀ ni mo máa ń rìn láti bí báyìí, dé dálé mọ. Tí mo bá ń bọ̀ náà, máa fẹsẹ̀ rin ni.
4: Jésù!
3: Mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ tèmi yìí. Wípé mo ní àní tó, mo tó ní àní sẹ́kù.
4: Olóòṣe.
3: Mo ń fún yàn.
4: Olóòṣe.
5: Àdánà olóore ẹ̀ṣọ́ ti wá sọ fún òun fẹ́ yín.
3: Kò dánú kọ mí sà.
5: Ó kàn ń sore lọ.
3: Kò sọ anything.
5: Kò sọ̀rọ̀.
3: Kò sọ anything fún mi.
5: Àdánà ṣe ẹ ti ń sẹ́bẹ̀ gidi báyìí.
3: Dádì ó lágbára sí.
5: Irú ọbẹ̀ wo irú ọbẹ̀ wo lẹ ń sè tẹ́lẹ̀.
3: Dádì ọbẹ̀ pọ̀ mọ́ àti ìfúnpá ẹ̀gùn.
5: Èwo ló ń jẹ bẹ́ẹ̀?
3: Pálá ni mo ń jẹ tẹ́lẹ̀. Mo mọ wá dúpẹ́ lọ́wọ́ tèmi yìí. Wípé mo ń jẹ tọ́kí.
4: Ṣé ẹ gbọ́ ọ̀kan báyìí? Ṣé ò gbọ́ ọ̀kan èyí? Tọ́kí.
5: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àgbáyé. Ó jẹ́ ìyà kò ní dùn lẹ́nu rẹ.
3: Single mother di ìtàn nínú ayé mi. Dádì! Ó ní agbára sàmì ò lè sọ tán. Mi ò lè sọ tí bá ní kí n máa sọ àwọn oore yìí. Ilé àtúnṣu ilé á mọ́. Fún rẹ̀ ló máa bí mi léèrè ṣé indomie tó rà fáwọn ọmọ rẹ̀ sọ ti tán. Ṣé bisikíìtì wọn ti tán? Sweet tó rà fún wọn sọ ti tán. Tí bá ló ti tán ojú ẹsẹ̀ ni. Kò dájọ́ fún mi rí.
5: Kì í ṣe kó máa ní.
3: Mi ò rí irú ẹ̀ rí o.
5: Olóore kí lẹ lẹ́fẹ́. Olóore kí ló tún kàn.
4: Lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Mi ò gbọ́rú ẹ̀ rí. Olóore tá bèrè pé ǹjẹ́ o tiẹ̀ jẹnikẹ́ni lówó. Ọlọ́run o. Ibo lójú rẹ wà. Èmi àti àwọn tó ṣàmìdà. Ó yá ẹ lọ pàdé ẹ lẹ́rìí o. Olóore kan kó kàn bèrè sí pé ṣé ẹ jẹnikẹ́ni lówó. Ẹ mọ túmọ̀ ẹ ní. Ṣé orí bó ṣe ń sọ̀rọ̀ yìí? Ṣé lórí mi wú wípé kémi náà máa rẹ́ nìkan kó kàn sọ pé èló lówó gbogbo rédíò. Ẹni máa béèrè wípé bàbá Fákẹ́yẹ èló ló ń san fún rédíò kí n bọ̀ san. Àtẹ̀mí náà ti wọ a máa pàdé olóore yẹn.
4: Ọ̀gbẹ́!
5: Olóore tá a gbé tán, olóore tá a ṣe kí ni?
4: Tá a gbé tán láti ilẹ̀.
5: Ó yá ẹ lọ pàdé olóore yẹn.
4: Ọ̀mẹ́!
5: Gbogbo ẹyin single parent.
4: Single parent.
5: Tí ọkọ yín ti sá lọ.
4: Ó sá lọ o.
5: Tó dẹrù sí yín lágbada. Aláàánú kan. Dẹrù yìí ò fi ní wọlẹ̀.
4: Olúwa
5: o. Ó yá ẹ lọ pàdé ẹ báyìí.
4: Ọ̀mẹ́!
5: Mo gbọ́ Yorùbá gan. Mi gbọ́ yẹn rí kólóore bèrè lọ́wọ́ ẹni pé ṣé ò jẹnikẹ́ni lówó
4: máa
5: bọ́ ọsán.
4: Máa bọ́ ọsán.
5: Àṣé àwọn olóore kan wà tán ní fún yàn kọ́ndíṣàn tá dẹ̀ máa ṣe ni lóore.
4: Ó
5: yá ẹ lọ pàdé ẹ̀sà.
4: Ó bẹ́ẹ̀.
5: Olóore are you owing anybody?
4: Jésù. Gbìyànjú kó rántí.
5: Lọ ronú sí àwọn tó bá jẹ lówó.
4: Ẹ kó padà wá.
2: Àdúrà ìrànlọ́wọ́ máa wà lára àwọn àdúrà tá a máa gbà lórí òkè láàárọ̀ yìí. Gbogbo àwọn ará ilé rẹ ará àdúgbò rẹ ní kẹjọ máa bọ̀ láàárọ̀ yìí. Má gbàgbé dọ́lọ́ slipper sẹ́tọ́ bá ti ń bọ̀ o. Ayé òní bá bàtà fọ̀ sẹ́nu ọ̀nà ilé wa o. Bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀pù tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀pù yẹn sọ fún alọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Àgbẹ̀ ọlọ́run kan nú ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọ̀rẹ́ fún púrógámù pé kó lè máa tẹ̀síwájú. Lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé. 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn tá a ti dá ọ̀rẹ́ 500 lórí ọmọ wa tún lè tún dá kí ètò kó lè máa tẹ̀síwájú. Kò sọ ń tó gbé o àtọ́rí ìkẹ́jẹ̀ kan lọ lọ́run. Tẹ́wọ́ ọ̀rẹ́ ó yá wàá jẹ wọn mọ̀. Ọwọ́ ọ̀rẹ́ tó tẹ̀ ló fi gbẹ̀tọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ọmọ o. Ó ṣeéṣe agogo tí ka wákàtí ọjọ́ yóò ka wákàtí ìwà àtọmọ rẹ sí rere. Mo gbọ́dọ̀ sọ ìfilọ́ ọjọ́ Sunday sílẹ̀ lẹ́ni. Nítorí gbogbo abiyẹmọ àgbáyé ni mo fẹ́ kó kópa nínú àdúrà tọjọ́ Sunday. Wọ́n ní làásìgbò tó ń kákiri gbogbo ayé lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ní kí gbogbo ènìyàn wọ́n gbọ́ òróró tó máa fi sàmì síwájú ilé wọn. Tó bá ti ń bọ̀ wá mú ke wá ọ̀fẹ́ ni o. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà.
0: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade First Bank.
2: Abiyamo, a o ni mo bo je mo.
6: From Lagos, this is
7: Jordan.
8: 5.5 FM. This is Jordan 105.5.
9: Nation with a voice for

0: bini won so abameri to ju ojo ri won awon ti se won ti kutuku won ti ku ororo yen kan se yen o de ji se yen pada won na ri po wa nbe ko ro ko gboro ro gestimani ko o mu delele ni wa sinu program ka o ki won na le mu dele yo si dara fun jesu oluwa wa am ki na fi pari e gbogbo yin ti eni da mewa lowo o di fi don bi mane ship for the sion celebrate to bege ti aye ko ni le gba ibuku won na ma bo ninu program yen wọnà ipò fúrúgbìn yẹn gbogbo èèyàn ni kò fúrúgbìn yẹn sínú prógámù tá a ṣe wàá dẹ fàyọ wàá dúpẹ àdẹ dára fún jésù olúwa wa àwọn pàkejì wọn tó lè fún wa lówó irúgbìn irúgbìn yẹn láti fi ṣe prógámù ó lè sọ 2 slot 3 slot 4 ó dẹ lè sanjọ ọsẹ ó lè bá wa sanwó ọsẹ kan ìwọ náà fi ṣe gtb àbí irúgbìn kan bẹ lọwọ rẹ tí wọnà rẹ pé ó fẹ máa fi dá sétò lójoojúmọ ẹnì kan ní kíni àkáǹtì nọmba gtb ó yà máa kọlẹ̀ 00164997 23 gtb ọ̀nà àríwájú solomon ọlágbèmí bó ti ń fi sí ọmọ ọ̀nà kúmọ́ ẹ lórí bó ti ń fi sí ìwọ náà jerry má gbàgbé o lè mú déètì látòrí afẹ́fẹ́ láti nájọ olè mi àti ẹyọ ìjọ ríra o lè mú mo lè sọ fún ẹ o dẹ lè wálé ní náà a ti jọ fojú ojú sì dára fún ẹ o fẹ́ pẹ́ bí gbójúlùmọ̀ wà ní ètò yìí wọn náà fún yín nọmba ẹrọ ìbánisọrọ yìí kó pè wá sínú ètò yìí á dẹ dára fún yín mo bí bó ti ń ṣe wọn náà máa ga òní wálẹ má wàá gbàgbé pé ìpàdé kan ń bọ tó máa jẹ thursday 2 ó máa ní agbára gan lọsẹ tó ń bọ ni ó bẹrẹ wednesday 2 lọsẹ tó ń bọ ni ó bẹrẹ ó máa ní agbára mọmì gbogbo wednesday 2 yẹn làá fún àwọn èèyàn ní òróró gẹstimani tí wọn mú lélẹ mọtò wednesday 2 thursday 2 ó dẹ máa ní agbára gan wọn náà dẹ fàyọ dúpẹ àtúnjẹ tó yin ọlọrun yóò sì dára fún ẹ jésù olúwa mọ wà gbàgbé pé a ń lọlé olúwa láàárọ àjọ pàdé nílé olúwa ó máa ní agbára gan ò lè rí àṣẹ wọn náà fàyọ dúpẹ jẹ ká múra láti jọ gbàdúrà mọ wà gbàgbé pé apá lákòókò bákan náà lọlá jésù olúwa wa.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

bẹ́ẹ̀ni ayọ̀ ọlọ́run ọba kó bà léwa láàárọ̀ tòní ẹ jẹ́ ká máa kíwa wípé a kú ojúmọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìgbéga fún wa lónìí ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà kábíyèsí elédùmarè ọba àríìró àlá ọba tí ń jẹ́mi ní má ṣe bẹ̀rù rọmọ níṣẹ́ fàyàtì àwa tún dúpẹ́ fún àánú àti orí ọ̀fẹ́ eléètò fún wa láàárọ̀ tòní ẹ jẹ́ ká máa kíwa káàbọ̀ sórí akọtún ètò ọ̀nà àbáyọ tòní ọjọ́ thursday tí ń ṣe ọjọ́ bọ nínú oṣù kẹfà adúpẹ́ ọlọ́run ọba mi lójú orí bẹ́ẹ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fà mú ọ̀pọ̀ ìjì ló jà ọ̀pọ̀ afẹ́fẹ́ ló ti fẹ́ bẹ́ẹ̀ náà lọ̀pọ̀ ohunkóhun náà ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n adúpẹ́ pé afẹ́fẹ́ bí ò fẹ́ lù wá ìjì ayé ò jà lù wá òjò ibi òjò ẹ̀sìn kò rọ̀lé wa lórí kábíyèsí rẹ ọlọ́run akíwa káàkiri àgbáyé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ogun àti gbogbo bí ìlú tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa bóyá orí ẹ̀rọ ayélujára ti iléeṣẹ́ jordan lẹ́yìn ti ń gbọ́ wa ní àbórí ẹ̀rọ agbagbe gangan èyí tí ojú òpó ń lọ sórí 105.5 fm bóyá bẹ́ẹ̀ lẹ́yìn ti ń gbọ́ wa láàárọ̀ tòní àtúkìyín kàbọ̀ sórí ètò tí ẹ ti máa ń láǹfààní láti máa gbọ́ tí ó sì ṣe àǹfààní púpọ̀ fún gbogbo wa torí pé ọ̀nà àbáyọ la pé àwọn ọ̀nà tá a máa rìn àwọn ìgbésẹ̀ tá a gbúdọ̀ gbé pàápàá jùlọ bí owó torí pé owó ṣe pàtàkì owó ṣe kókó láìsí owó fàárí ò sí gẹ́gẹ́ bí àwọn bàbá wa bó ṣe máa ń sọ akíwa láàárọ̀ yìí a tún ti dira ètò wa gẹ́gẹ́ bí ẹni dira ilé ìyàwó ni láàárọ̀ tòní tí ṣọjọ́bọ razak adéjàre lọ lọ́wọ́ bọ́tì ni wa láàárọ̀ yìí ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ lorúkọ mi mc rawọ̀ rè o àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mú kí wa láàárọ̀ ẹ̀ pé ẹ kú ojúmọ́ ẹ jẹ́ àfẹsẹ̀ ìrajú tá a bá padà dé àwọn tá a ní lọ́wọ́ tá a fẹ́ fún yín bákan náà onímọ̀ james adesina gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ajé àti pàápàá jùlọ nípa àwọn ọ̀nà tí èèyàn lè gbà láti fi máa lówó ǹjẹ́ ẹ̀yin náà ní àwọn nǹkan míì tẹ́ ẹ lè kọ́ àwọn èèyàn náà àǹfààní wà fún yín o láti darapọ̀ mọ́ ètò yìí kẹ́yìn náà wá kẹ́ wá sọ bí àwọn èèyàn ó ṣe jẹ àǹfààní ohun tẹ́ ẹ mọ̀ ẹ̀wọ́n ní èèyàn kan ń jàwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ̀ ẹ̀yin lè ní nǹkan kan lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ láǹfààní ṣùgbọ́n tẹ́ ẹ bá kàn gbé dání tẹ́ ẹ tari ẹ ta ọlọ́run má jẹ́ kó jẹ́ pé yóò padà bu mọ́ yín lọ́wọ́ ni ṣùgbọ́n kó má bàa bu mọ́ yín lọ́wọ́ ẹ máa bọ̀ lórí ètò yìí òní ọjọ́bọ àti ọ̀la tí ń ṣe ọjọ́ ẹtì náà ni ètò àná àbáyọ ló máa ń wáyé látàgo mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́sàn-án àbọ̀ náà lẹ́ẹ̀ máa bá wa pàdé ẹ kú kalẹ̀ à ń tẹ̀síwájú lórí ètò ọ̀nà àbáyọ.

0: ẹ̀yin lè wà ń lé tẹ̀ ń gbọ́ wa bóyá yìí náà láwọn ìbéèrè àbí àfikún pàápàá jùlọ bóyá ojúwòye gbogbo ohun tá a ti ń bábọ̀ látàárọ̀ ẹ̀yin náà fẹ́ dá sí àǹfààní ti wà báyìí aṣojú òpólẹ̀ àjọ máa fi ṣe àlàfibọ̀ bí okun ṣòkòtò nọ́mbà tẹ́ pè sí náà ni 09060003352 tàbí 07051697912 onímọ̀ràn James Adesina mo kàn fẹ́ kẹ́kàn bá wa fi ẹnu sílẹ̀ náà látàrí bills tẹ sọ yẹn náà òun náà ni nínú ìròyìn yẹn ni wọ́n ti ní àwọn aṣòfin pé wọ́n fẹ́ regulate crypto àti digital assets ìbéèrè mi wá ni wípé ní nílẹ̀ áfíríkà nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ọ̀kan gbòógì lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé wọ́n ń ṣe wọ́n ń trade crypto tí wọ́n ń trade crypto ṣùgbọ́n wọ́n ní òfin ṣì ń bọ̀ wọn ò tí gbófin lé lórí o wọn ní òfin ṣì ń bọ̀ torí pé ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ṣé wọ́n máa regulate ẹ̀ ni àbí wọ́n máa left ẹ̀ free
1: ṣe rí ìbéèrè tẹ bèrè yẹn náà ó jẹ ìbéèrè tí ó yẹ kí gbogbo àwa tí à ń gbọ wa lọwọlọwọ báyìí ká mọ ìdáhùn ẹ ṣe rí ta bá ń sọrọ nípa owó crypto owó crypto owó orí ẹrọ ayélujára ni o owó orí ẹrọ ayélujára òun ni owó crypto ẹni tó bá ti ní crypto ó ti lówó kò dẹ̀ sí nǹkan tẹ́ lè fowó crypto ìyẹn owó cryptocurrency tí ẹ lè fi rà cryptocurrency asset tún ni ẹ mọ̀ pé nǹkan tá a pè lasset yóò lọ sókè yóò wálẹ̀ yóò lọ sókè yóò wálẹ̀ yóò wá lọ sókè ju kí ó wálẹ̀ lọ nǹkan tá a lè pè ní value òun ni a tún ń pè ní asset tí nǹkan bá ní value asset ni tí ò bá ní value láyé john ìgbà tí gbogbo nǹkan ò tí ì dojúrú báyìí téèyàn bá ra mọ́tò kì í ṣe valuable property but nísìnyí

inú ìwé ìròyìn daily post náà ni mo ní kí n fi ojú sunukun kí n fi wo àwọn ọ̀rọ̀ sunukun tó jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní pàápàá jùlọ ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí ó ṣe kún fọ́fọ́fọ́ láàárọ̀ yìí o wọ́n ní àwọn ará agbègbè ìlúkè ìlú kan tí wọ́n pè ní ìlúkè ní ìjọba ìbílẹ̀ kàbà ní ìpínlẹ̀ kogi ó ni wọ́n ti ń pè fún ìjọba àpapọ̀ pé kí wọ́n tètè dá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ o pàápàá jùlọ ìkọlù alágbára eléyìí tí wọ́n ní àwọn agbébọn kan wọ́n kọlu ìlú ọ̀hún tí wọ́n sì pa èèyàn mẹ́ta pàápàá jùlọ lára àwọn èèyàn mẹ́ta yìí náà ni ẹni tí ó jẹ́ igbákejì olùkọ́ àgbà tá a mọ̀ sí vice principal táwọn náà wà lára àwọn tí wọ́n ní wọ́n gbẹ̀mí mì nínú ìkọlù ọ̀hún wọ́n ní ìkọlù yìí ló wáyé ní àná tí ṣọjọ́rú wednesday tí ó sì sọ ìlú ọ̀hún sí inú ìpayín keke àti ìbẹ̀rù gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé wọ́n ní látàrí ètò ààbò eléyìí tí ò fi bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ní ìlú ìlúke ní ìjọba ìbílẹ̀ kàbàbùnù ní ìpínlẹ̀ kogi ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o níbẹ̀ ni wọ́n ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kogi ẹ̀ dákun ẹ̀ ṣàánú wà èyí ti ń pọ̀ jù ẹ̀ bá wa wá nǹkan ṣe sí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ o àwọn aráàlú ìlúkè ní ìpínlẹ̀ kogi ni wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ tòní ó wà nínú ìwé ìròyìn daily post náà ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ gba change ẹ̀ ńbẹ̀ ẹ bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ bákan náà nínú ìwé ìròyìn punch ẹ jẹ́ ń lọ wo ibi àwọn tó wà ńbẹ̀ náà láàárọ̀ tòní o wọ́n ní àwọn ilé ìwé wọ́n ti ṣe kíni o wọ́n ti fọ́n dàgbé láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní o wọ́n ní lẹ́yìn tí àwọn agbébọn tí wọ́n kọlu àwọn èèyàn lánàá ní ọjọ́rú wednesday ní ìlú ọ̀hún ìyẹn niger pàápàá jùlọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní àwọn ọmọléèwé láàárọ̀ kùtùkùtù àìlànà ọjọ́rú wednesday ló jẹ́ pé ìbẹ̀rù bojo látàrí bí àwọn agbébọn bandits bọ́ ṣe wọ agbègbè ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní ni ó yá ẹ̀yàn iléèwé ẹ tilẹ̀kùn ẹ mọ́ lọ lé yín ẹni orí ó dilé o wọ́n ní àwọn bandits yìí ni wọ́n ṣe ìkọlù sí iléèwé kan tí wọ́n pè ní ube secondary and primary school tó wà ní ìlú ke ní ìpínlẹ̀ kogi bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n da àwọn agbègbè kan náà rú ní ìpínlẹ̀ edo àti niger bẹ́ẹ̀ náà ni wọ́n ní lọ́sẹ̀ tó kọjá o ló jẹ́ wípé ti àwọn ti ìpínlẹ̀ ọ̀yọ́ náà wọ́n ló dà pé àwọn agbébọn yìí wọ́n ti wá sọ iṣẹ́ wọn gan di iṣẹ́ òòjọ́ o tó jẹ́ pé ilé ìwé báyìí náà ni wọ́n fẹ́ máa kọlù wọ́n ní ube secondary and primary school tó wà ní ìlú ke ní kàbàbùnú mo mú ròyìn yẹn náà nínú ìwé ìròyìn daily post lẹ́ẹ̀kan o ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ wá jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ẹni tó jẹ́ igbákejì principal níléèwé ube ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni ganiu anifowóṣe wọ́n ní wọ́n gbẹ̀mí rẹ̀ o ọ̀gbẹ́ni sunday hasan ẹni tí ọjọ́ orí rẹ̀ jẹ́ 70 wọ́n ní àwọn náà àti àwọn ọmọléèwé mẹ́fà ọmọ ọdún mẹ́fà kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ sunday ayẹlẹ wọ́n ní àwọn wọ̀nyí náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n máa pa o ṣùgbọ́n wà nínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ẹ̀bẹ̀ náà ni wọ́n ń bẹ ìjọba pé kí wọ́n tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ kogi ìpínlẹ̀ niger àti edo àti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ wọnú igbó lọ o wọn ní wọ́n tó ti fẹ́ wá kó àwọn o ní ìpínlẹ̀ kogi wọ́n wá ń bẹ ìjọba pé ojúbà ẹ̀ mà lálákọ̀fínṣọ́rì ìjọba àpapọ̀ ẹ má máa fi ẹ̀mí wa sínú ewu ó wà nínú ìwé ìròyìn punch ẹ lè gba change ìròyìn ọ̀hún ẹ bà á láàárọ̀ tòní lẹ́kùnrẹ́rẹ́ àwọn àgbáríjọpọ̀ ọmọ ogun tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti wọnú igbó ní ìpínlẹ̀ èkìtì òun ni wọ́n ti gba àwọn méjì tí wọ́n wà lákàtà àwọn ajínigbé sílẹ̀ o ẹ ní àkọ́kọ́ òun ni ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún 25 years òun ni wọ́n pe arákùnrin ọ̀hún lofa solomon ni wọ́n pe orúkọ rẹ̀ bákan náà ẹni ọdún 37 obìnrin làwọn blessing kingsley ni wọ́n pe orúkọ rẹ̀ o wọ́n ní àwọn méjèèjì yìí náà ni wọ́n wà nínú igbó pẹ̀lú àwọn ajínigbé o tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n kàn wọnú igbó tí wọ́n sì gba àwọn méjèèjì sílẹ̀ ní ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí àwọn ikọ̀ ogun ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ọwọ́ ba àwọn ajínigbé yìí tí wọ́n pe orúkọ wọn ní abubakar kabiru àti àwọn míì tí ọwọ́ ò tí ì bá o gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá
e Sunday Abutu gege bi o se soro wi pe iwadi o fi han gbagada wi pe ise ra won meji ajinigbe yi lo je wi pe won ni awon mejeji o ni won kidnap yin awon ti awon ajinigbe gbe ye o ti won gba le ni won gbe won lati ilu kan ti won pe ni Alutaba ni Ikoyi ni ipinle Kogi won ni won gbe won lati osu kefa ojo kerin ni osu kefa ni nkan bi ago mesan ale o ni won ni won gbe won lodun yi o ko to ri pe awon agbofiro Ado Ekiti won gba won sile o wa salaye wipe lana ojo ru tin se ojo ojo ru gangan irole o ni igbese ohun bere o ti awon olopa ati awon amotekun ati awon ode ti won jo wonu gbo ohun ti won si ri daju pe awon se ikolu si awon ajinigbe na ti owo si ba awon ajinigbe ati awon ti won wa lakata awon ta awon gbe won kuro ninu gbo ohun o gege bi won se salaye sinu wero yin punch laaro ye won ni se ri awon mejeji yo ohun lo je pe enu ise won na wa ni Alutaba ni Ikoyi ni Kogi ni ojo kerin osu kefa ni awon agbesunmo mi ajinigbe ohun ni won kolu won ti won si ji won gbe sugbon won ti gba awon mejeje le bayi o o wa ninu iwe iroyin punch gege bi agbenuso olopa ni ipinle Ado Ekiti gege bi o se fi iroyin ohun sita iwe iroyin Vanguard na lo salaye wi pe awon mogun na ise won na ni won tun soro lori laaro toni o wi pe won se ikolu si awon iko agbesunmo mi ni ipinle Samfara ti won si gba opolopo ohun ija oloro ati okada alupupu lowo won won ni awon iko ogun ohun ti won pe ni Fansayama ni won ni won kora won jo o ti won si wo awujo awon agbesunmo mi ni ipinle Samfara ti won si ni awon kolu won gidi gan ni o ipe owo dun ra won koda owo dun owo kan dun ju kan lo ipe awon mogun ipe won gbianju gan o ti awon si gba opolopo ohun ija oloro ati opolopo okada alupupu ni ijoba ibile Kaura na Moda ni ati ipinle ijoba ibile Maru ni ipinle Samfara won ni ibe gangan ni ikolu ohun ti waye gege bi awon mogun na se wa salaye si waju si won ni seri won ni ikolu yi ohun lo je wi pe nigbati awon gbo esi pe oya o awon gbo alami pe awon afurasi ajinigbe yi won ti gba adugbo ohun kan na la won fi wa o pe koju mari bi gbogbo ara bae na lo ogun e won si ni eyan ki dake kita re o ba dake kita ra wa ma ba ba dake o la won se kora awon wo inu gbo ohun na won si bere si ni se ikolu si won won ni igba ta won kolu won o ni awon jo gbe na oju ara won o pelu ibon ni takotako ti o si de wi pe gbogbo e na aseyin wa aseyin bo awon ri awon ohun ija oloro gba lowo won ati okada alupupu ele ti won ni won lo o wa ninu iwe iroyin Vanguard iyen fun ti owuro toni e fe ka e fe se ri iroyin ohun ena won gan we iroyin na yen Vanguard e ba iroyin ohun be e je kin pada sinu we iroyin Daily Post won ni egbe City Boy ton satileyin fun are Bola Ahmed Tinubu ni ipinle Oyo won sabewo si Esinali ni Ogbomoso be na ni won gbe ohun elo iwosan kale amo o gege bi won se ko akori e won ni awon ebi teacher ile ti awon agbebon pa won ko iresi ati owo ile ti iya loja ti se omo are to gbe lo won ni won ko o adari egbe City Boys Movement ni ipinle Oyo Olufemi Onireti o ti sagbekale awon ohun elo etom ilera fawon eyan ilu Esinali ni ijoba orire ni ipinle Oyo won se agbekale awon ohun elo na lasiko ti won se abewo ibanikedun si ilu na lori ijinigbe awon oluko atawon akeko to waye ni awon ilu na laipe yi o nigba to nsoro lasiko abewo ohun onireti fi ireti han pe won ma nsawari awon ma sawari awon akeko atawon oluko ile ta awon ajinigbe jigbe na ipe awon sawari e laipe o bi o se ni pe ijoba nsapa won lati gba itusile awon eyan na oro awon ara ilu na lati ma se ko are kon ma ko are si okan ara won be ni ki won ri daju pe are orilede Nigeria o dake o ki won si ma gbadura pe gbogbo akitiyan awon e sobo atawon to oro kan ko ma ba ja si pabo leyin na lo wa ni oda idaniloju won pe akitiyan awon eso alabo yo so eso rere oni ewo a ri daju pe awon oluko ati akeko na won ma pada sile layo ati alafia ijoba n sise laisimi lati gba itusile won o
awa si ni ka se abewo si yin ka si se iranlowo fun yin be ka ba yin kedun fun awon eyan esinrele ni iru ni iru asiko ele ti nkan le to le baye ni ase iwa o nigba ti won wa tesi waju won ni leyin na ni won pese owo million kan naira fun awon ebi olugbe michael oyedokun okan lara awon oluko ele to padanu emi re lasiko ikolu na bakan na ni won tun ni won kede fifun awon omo meji ele ti oluko na fi saye lo won ni oyedokun abiodun ati samuel oyedokun ni eko ofe ki eto eko won ko le tun tesi waju nigba ti won soro elesineli ti ilu esineli oloye tajudin abioye o gboriyin fun ijoba apapo ati ijoba ipinle oyo fun akitiyan won lati igba ti isele labi na to ti waye abioye ni awon ajoju ijoba apapo ati ijoba ipinle ni won ti yoju si ilu ohun o eyin kolu na ti won si je pe ise nlo lati gba itusile awon omo ele to wa ni ahamo awon ajinigbe o wa ran ijoba atawon eso alabo lati tete gbe igbese bi awon omo na se ma tete pada sile ni kopẹ ṣugbọn won ni awon bi arakunrin oyedokun won ni won ko apo iresi meji ati egberun lona edegbeta naira ti omo are nigeria iyen folasade tinubu ojo to fi ranse si won won ni won ko o ipe afẹ ewo oropo ti iroyan n so laaro yi daily post na le ti gba change nbe o elona ogan e ba iroyan nbe awon agbebon sina bon bole o ni igboro south africa eyan mejila nu won noku ti mesan si fara pa won lo kere tan o eyan mejila lo di ologbe lojiji lojo isegun ojo kesan osu kefa odun 2026 yi nigbati iro bon bere si ni dun lakolako ni gboro johannesburg lo ile de south africa ile je olopa south africa fi di eyi mule yato si awon to ku won ni awon eyan mesan mi won tun fara pa lagbegbe cleveland to ti waye ni johannesburg ni ipinle ni orilede ohun ile ise olopa kede pe won ti dode awon to wa ni di ise na olorun si fun yin mu lagbara olorun oba mi edumare e fe ka iroyan ohun e si fe gba change re punch le ti ba iroyan ohun e je n lo si orilede america won ni orilede iran ati america tun ti da ado oloro pada funra won o ni agbegbe middle east fun ojo meji lera lera igbese na ni won si lo mu iye meji ba adehun jogun omi jogun osimi ele ti awon orilede mejeji fowo si losu kerin odun yi america ni awon odolo adoloro ele ti ohun ju lo olowa lati da abobo ara ohun ti ohun si doju ija na ko awon ibudo ologun ati awon ero atopinpin saju ni are america donald trump ti fesun kan iran pe o yan adoloro ba oko furufu helicopter awon ni agbegbe ni egbe Strait of Hormuz to si jeje lati se kolu si iran pada nitori o se pati imi no na demi pada won ni awon awako furufu meji to wa ninu helicopter apache ni won so pe won duro ni oju omi lati dola gege bi awon alase se so fun awon iko iroyin agbaye bbc awon awako furufu meji lo wa ninu helicopter na awon mejeji wa laye lai farapa trump oko ojuro si igbese ohun o si so pe o ko soju opo aeraye lujara re iyen trust social ele ti on ti mark to je titi e gangan o ni igba kokoko ni yi ti america yo padanu apechi lati igba ti ogun america israel ati iran ti bere yun ni wipe igbese ti iran gbe ti won fi bomb helicopter america lo je ki trump na ge ni farare lo won ati ti bere pada o se be ti ni ko gun mi edakun eyin orilede yi edakun oropo o wa ninu iwe iroyin laaro ti toni eje mu iroyin eleyi gege bi mo se pada sinu iwe iroyin daily post iyen fun ti owuro ti toni o nibe gangan na ni iroyin ohun ti jade iyen gomina ipinle adamawa amadu fintiri o ti ni jeri ile office ohun to je office ohun gege bi eni ti o nse idari nbe lo ti ni ewo sheri emergency yin emi won si resign ogin dojuko idaduro fun awon egbe oselu All Progressive Congress latari oro to so lana ojoru Wednesday ti won si buwolu latenu en to ja kowe fun gomina yen Umwashin wonozi oku ni won poruko re
o ṣalaye pe se ri gbogbo awon oloselu ile ti won je oni eni ti o da ni office iyen ile ise ni ipinle won oni to je pe isejoba awon ile ti o nlo lowo lowo bayi ni ipinle ohun ni adamawa o oni ewo oni a ni gba ko je wi pe awon ti o to ati on ti o ye ni won ma se oni iru eni be a ya fun ni iwe gbele eni kakake ba isejoba wa je ni na wa ninu iwe iroyin daily post iyen fun ti owuro toni e fe se ri iroyin hun ena ogan e ba iroyin hun be laaro toni e wo iroyin po sugbon komi musiba olatunji awon na won wa ni ojula fun wa laaro yi lati ba wa soro ni won ba ko to pa soju opo sugbe je fe le ise enu mi dede sibi laaro yi lara awon iroyin to jade ninu we iroyin vanguard na ni won ti ni awon iko olopa ti ipinle delta ni owo won ti ba arabirin kan ile ti won ni oji omo meji gbe gẹgẹ bi awon ajo olopa ti eka ti ipinle delta ni asaba gẹgẹ bi won se fi iroyin ohun ba won akoroyin won ni isele ile waye o ni agbegbe ugele ni ipinle delta won ni arabirin yin lo ji omo meji gbe o gẹgẹ bi oro yin se njade lenu agbenuso olopa ipinle delta yen sp bright edafe o fi oro ohun sita ati foran video ile to njaranrin lori ero ayelujara lori isele ohun o won ni sere afurasi yin na ni won poruko re ni joy joy ti o ni joy ti n gbọmọ lọmọ won ni ewo won ni owo ba latari bo se ji omo meji gbe ni bi awon agbegbe ototo gẹgẹ bi won se salaye won ni latari iwadi ele ti o fi han wipe gbigbe omo yi ti won ni omo akoko je omo osu merin nigbati o lo ba iya omo ohun pe je nbe gbọmọ re dani won ni se ri joy yi won ni iya omo ti won gbe epa ni nta nti e won ni sugbon joy o je nikan ti pe yo kokko wa pelu oju rere a ku oro aje enle bo lo ja aje orun yo wa poju egbomo yin wa je nba yin gbe o won lo ti ma fun iye lepa ni kan ma repa lowo re ni nuno ba pa oni bara mi daada ni lo ba gbomo fun won ni ko pe ni ya ba nwa joy ko romo o be na lo mo keji na gege bi won se salaye wi pe iyun iya

0: bẹ́ẹ̀ni bá ṣe ń tẹ̀síwájú lórí ọ̀tún inú ìwé ìròyìn láàárọ̀ yìí abala àgbéyẹ̀wò wa náà láwà ọ̀pọ̀lọpọ̀ ìròyìn náà ló jáde láàárọ̀ yìí tó sì jẹ́ wípé àwọn míì ọlọ́run ṣàánú náà ló bá dé nígbà tá à ń retí comrade musiba ọlátúnjì láti bá wa dá sí láàárọ̀ yìí comrade musiba ti wà lórí ìlà pẹ̀lú wa ẹ káàárọ̀ sá o. Ojúmọ̀ rẹ̀ sá.
1: Mo kí gbogbo àwọn olóògbé ẹ̀sùn ìròyìn Jordan FM.
0: Ẹ ṣeun.
1: Àrí kẹ̀jẹ̀.
0: Àmì.
1: Aládìmọ̀ tó ti wà ìṣọ́nà àbúrò àlọ́ wa.
0: Àmì sá. Ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo ọmọ Nàìjíríà sá.
1: Àrúkọ mi gẹ́gẹ́ bí ṣe mọ̀ ni àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ yín Kọ́mi Musa Ọlátúnjì àti Ẹmí.
0: Yes sir. Comrade Musiba láàárọ̀ yìí ẹja lọ sí ibi ìbà iná àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ agbátẹrù fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n yọjú síbẹ̀ àti ìyálọ́jà tí wọ́n jẹ́ ọmọ Bọ́lá Ahmed Tinubu wọ́n ni wọ́n yọjú sí àwọn èèyàn tí ìjínigbé àwọn ọmọléèwé àti olùkọ́ tí wọ́n jí gbé níbẹ̀ wọ́n yọjú sí wọn ṣùgbọ́n wọ́n ní àwọn mọ̀lẹ́bí arákùnrin olùkọ́ tí ó gbẹ̀mímì tí wọ́n pa nínú ìkọlù ọ̀hún wọ́n kọ owó àti ìrẹsì báàgì méjì eléyìí tí ìyálọ́jà gbé wá kí ni ojú tí ojú wo lẹ fi worú ìṣẹ̀lẹ̀ yìí àti ìgbésẹ̀ tí àwọn ẹbí yẹn gbé.
1: Kò lè jí padà. Sọ̀rọ̀ sáwọn ìpínlẹ̀ bá kọ́.

0: ibi tó gbà lára wọn láti fẹ̀hónú ẹ̀ pé kìí ṣe kọjá gbọ́ àìgbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ àwọn ọkọ̀ ṣe pẹ̀lú ẹ̀ wípé kìí ṣe bí òpáwọ̀ àwọn náà wọ́n ní pé àwọn òṣìṣẹ́ pé àwọn òṣìṣẹ́ bí òpáwọ̀ kìí ṣe kọjá mú àìló máa tẹ̀lé ẹni tí ó sọ ní padà. Nǹkan táwọn fẹ́ ni pé ẹ lọ ṣètò lórí àwọn ààbò lórí ọmọ nàìjíríà ẹ lọ ṣètò kí ìlú dẹrùn kí ẹ má ṣẹlẹ̀ mọ́ àwọn tó wà ń bẹ ẹ lọ gbà wọn padà ó dàbí wọn sọ pé kó tó jẹ àwọn ológun kì í ṣe pọ pé wà ní gbọgbọ nǹkan táwọn fẹ ni ò bá wọn ẹbí ẹ mú rárá so kò fẹ tí ò lè ṣe irú ẹ bá ṣe àwọn nígbà tí ẹ bá ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n nǹkan tó ń sọ láàdúgbò láti sọ mọ ni pé ẹ lọ ṣe àbò lórí ìlú nàìjíríà
1: àwọn àmì ẹlọkùn
0: ọkọ
1: kò ṣe kọjá kó àìjọ lójú wa lógún lójú wa
0: lógún ọdún kọjá
1: díẹ yóò gbàgbé sọ fún wọn ni. Ẹlẹ́ẹ̀kejì sà ṣẹ́yìn gbọ́mí sà. lórí inú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí òun ló wà lójú ìwé àkọ́kọ́ wọn ní àwọn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin wọ́n sọ̀rọ̀ kan láàárọ̀ yìí wípé àtúntò òfin wípé bí àwọn ṣe ṣe àlàálẹ̀ rẹ̀ bí wọ́n ṣe dá ìpínlẹ̀ míín lẹ̀ tí yóò tún ju ìta nílẹ̀ tẹ́lẹ̀ lọ àti wípé àwọn ò buwọ́lu àwọn sì ṣe vote fún constitutional amendment wọ́n ṣe sọ́nù lórí bí ọlọ́pàá ìpínlẹ̀ bí ó ṣe wà ní orílẹ̀-èdè nàìjíríà ìbéèrè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tẹ̀mí gbẹnu wọn sọ ni wípé ẹ̀sà lábẹ́ òfin ṣé ó nílò ká máa fàágùn àbí ó ní kankan tó so mọ́ tí ọlọ́pàá ìpínlẹ̀ òfin ti bẹ̀rẹ̀ ṣé ó ní àwọn nǹkan tí wọ́n máa ṣe ni àbí àṣẹ lèyàn kọ̀ pa ta ló yẹ kó pàṣẹ àwọn olùyẹ kó gbègbèsẹ̀ yẹn kí láà ṣe tí ọlọ́pàá ìpínlẹ̀ òfin wà gẹ́gẹ́ bá a ṣe ń wò pé òun ni ó tún jẹ́ ọ̀nà àbáyọ láti jẹ́ kí ètò ààbò kó tún fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà sà.
0: ká bá ní ká wù ú dáadáa ká tọ bó ṣe yẹ ká tọ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àwọn gangan ló nípa láti kó pé òfin tí wọ́n fẹ́ dá sílẹ̀ ó ní iṣẹ́ láti ṣe ohun kò ní ní pàṣẹ fẹ́ẹ́ lè ní pàṣẹ ṣe ni ó jẹ́ kọ̀mọ́dà ń ṣe ìmọ̀ ránkọ tó lágbára kò ní ní pàṣẹ pé kí ọlọ́pàá pínlẹ̀ tó bẹ̀rẹ̀ òfin ló máa fi yanjú ẹ̀ ó máa gbowó ní òfin gbogbo ló máa dánwó pọ̀ gẹ́gẹ́ bí máa ń sọ kí nìkan ní gbogbo ibi tí bá ti dé tó bá pè mí kí wọ́n sọ̀rọ̀ máa sọ pé ṣe láwọn onígbìmọ̀ aṣòfin àgbà àti kékeré àwọn gbọ̀ngàn lọ́nìkọ́ ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà yìí èmi àti yín la yẹ̀ wọ́n síbẹ̀ kí la yẹ̀ wọ́n síbẹ̀ lọ ṣe kọ́ lọ ṣe òfin tó máa mú ayé dẹrùn fún wa la yẹ̀ wọ́n síbẹ̀ lọ fún ṣùgbọ́n àwa tọ́jú ọmọ nàìjíríà àmọ́ ẹ̀tọ́ wa àmọ́ pé gbogbo agbára tá à ń sọ yìí.
2: yọmí nínú tẹ́ẹ̀kì problem iná lórí ni kìkì dá ilé ẹjọ́.
1: ẹja afẹlẹ yìí méjì ni oníbejì ni ìbéèrè torí àwọn èèyàn ti ń pè ojú òpó ti ń ṣẹjú ọṣẹ ọmọlẹ wọn ni kí wọn lọ gbé ẹni tí ó ti jẹ ọgá àgbà fún àjọ nnpcl be na ni awon asofin na ti wa pase wi pe ki won lo gbe Mele Kyari latari wi pe o ko lati yoju gege bi won se ko wi pe elekeji ipinle Eko lori oro imototo ipinle Eko Eko je ilu to je wi pe awon ipinle to ku ma wo bi awuko se sugbon ta ba de awon agbegbe kan sa la loni ta n soro ebo mu koja ni ti o de ye ko ri be awon ibi to de je wi pe ibi to je gbaju gbaja ni kini awon nkan te le so si awon nkan isa gege bi comrade sa
0: aja ko pe lati ori no si omo lo ati awon so
1: aya ya
0: o ti pe ju go o ye ko ti gbe ni kai ti pe ju pe o mo ki lo tanonda bi ti imuri ti wo lo ni tanu wa le ni to bi di pe won a pe so ni wa o ma je ko pe je ni ni do ko ni ko pa won je ti ja ko lo ti to le to je fun Nigeria
1: Oda. Kini se yin eja dodo awon ara le na eja dodo awon ara le ka ma da awon lagara mo ti e nwo iroyin mi na lori oro Kyari yen won ni awon senity ni either dead or alive egbe debi hello 09063352 hello ta lo wa nbe Mr. Jobala ti tu bo ya papa ko ro
3: Okay.
4: Ami.
3: iṣẹ́ ìlú ni nígbà tí ìlú ìbàdàkà wà níbẹ̀ nìkan kan ṣàwátì.
1: Àmì o.
3: Ẹṣẹ́ ní nípa ti Medicare. Ṣé adúrú owó yẹn tó pọ̀ jù? Gbogbo trillion. Gbogbo bá trillion náà máa gbọ́ sí tó ń gbé owó. Wọ́n kàn kó bá wọn bà lójú jẹ́. Wọ́n fi fi paráàlú wọn paráàlú. Ṣé bẹ́ẹ̀ lọ́ ẹ kórí? Ọlọ́run pẹ̀lú wa lórí ètò ààbò. Wọ́n tún pa àwọn ọmọ òdúra wa ní Kogi ní ọjọ́ wà náà. Wọ́n tún pa àwọn ọtún kó àwọn kan lọ. Àdẹ̀ sọ pé ilé ìdáná Ọlọ́run pẹ̀lú wa.
1: Àmì
3: bàbá. Ẹ sì rawọ̀.
1: Bàbá.
3: Ẹ kọ́ má bọ́ jìnnà. Ṣé rí ilé ayé ìkáṣọ́nibárẹ́. Ọlọ́run máa pẹ̀lú wa. Ojú òye wa nìkankan Ọlọ́run ni yóò fọ́.
1: Àmì.
3: Òyìnbó ní to acquire the knowledge you must study, but to acquire the wisdom you must observe. Ogun ojú tá a máa fi ṣe ìwòye tá a máa fi observe ogun ojú ó ṣe ẹ̀kágbèsẹ̀ Ọlọ́run máa fi hàn wá.
1: Àmì o àṣegun sá.
3: Àbúrò Adédìbú tó jí gbé. Kí rẹ̀ ló tó ṣẹ́yìn fún àwọn kidnapper.
1: Kábíyèsí Ọlọ́run.
3: Kí rẹ̀ ló tó ṣẹ́yìn.
1: Bí kò lè ò pa ni.
3: Ṣé àwọn èèyàn ṣe kákó máa gbára lẹ́nìkan mọ́ ni trust no body trust yourself.
1: Bẹ́ẹ̀ni only yourself.
3: The life is not to trust yourself to trust no body.
1: Ẹ wo bá mi.
3: Ọ̀nkankú ká máa fura ká máa mẹni tá a máa bá tò.
1: Ẹ ṣeun.
3: Ọlọ́run pẹ̀lú wa àníṣẹ́ṣẹ́ gbé.
1: Àmì sà ẹ ṣe gan
3: sí. Àǹbá yín bọ̀.
1: Yẹ sà torí ọ̀pọ̀ àwọn èèyàn wa tán wà lójú la ajá wa tó tó pè. Ẹlẹ́ káàárọ̀. Ẹlẹ́
4: ọkọ wa tàbí ìyá bàbá wa àbí àgbẹ̀bà wa ló wà nínú gbé kọ́nà ṣe ìtàwọn kínní rẹ kọ́nà báyìí sí ẹ̀rí wa là ọkọ̀ tí a náà nìbàlẹ̀ kọ́ máa kọ́ ẹni iye pẹ̀lẹ́ ọlọ́run máa fi hàn ṣe.
1: Àmì mà ẹ ṣe gan ya mi.
4: Ṣé mo pẹ́ gan ọmọ ìgbà náà?
1: Ẹ ṣeun 09063352 ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o.
3: Ẹ káàárọ̀
1: sá o.
3: Ẹkún
1: fẹ́ ìlú. Ọlọ́run ló ń bá wa ṣe orúkọ yín o.
3: Orúkọ mi Adam Bello.
1: Láti
3: Satellite.
1: Ok sá.
3: Ṣèdè lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní oríire local government.
1: Bẹ́ẹ̀ni.
3: Oúnjẹ kọ́ làwọn òbí wọn níbi ìṣòwò ní ànídì lásìkò yìí. Ẹni tí ò tí ì rí ọmọ rẹ̀ tí ò máa gbé tí ò pè tó máa wà ó kù yóò yípo mọ́.
1: Ìyẹn ò lè dùn lẹ́nu ẹ̀.
3: Oúnjẹ wọn fẹ́ lọ lẹ́nu rẹ̀. Owó kọ́ ni wọ́n nídìí lásìkò yìí kí wọ́n jọ torí ọlọ́run káwọn ìjọba kí wọ́n náà wà fọwọ́ kí wọ́n bá wa ṣe é báwọn ọmọ yìí ó sì jáde a mọ̀ pé wọ́n ń ṣe é ẹ̀sìkò bí ètò ọlọ́run wá fún wọn ṣe.
1: Àmì.
3: Ọmọ wo ló sọ ni o.
1: Àmì o God bless you.
3: Ẹ mo tún fẹ́ kọ̀nẹ́tì lórí ìpinnu ìlú yẹn ẹ̀sìn ẹ̀lẹ̀ ni kò ń ṣe
1: ẹ̀sìn ẹ̀lẹ̀. Bóyá bó ṣe kọ́ sínú ìwé ìròyìn ni.
3: ọmọ àdúgbò ẹ̀ lèmi oríire local
1: government. Ìyá mi kan náà láti fàkọ́ náà wọ́n wá láti bẹ̀. Wọ́n máa ń pè sí lóko ẹ̀sìn ẹ̀lẹ̀. Ok ẹ̀sìn
3: ẹ̀lẹ̀ yẹn.
1: Ẹ ṣeun.
3: Ìyá náà ní yá wọ́ta.
1: Ok yá wọ́ta ẹ̀sìn ẹ̀lẹ̀.
3: Ibi tó ń gbàgbà ti wá àrùn dàda náà pè bẹ̀. Ok ibi tó ń local government
1: gbẹ ni wá. Ọlọ́run ṣọ wa ẹ ṣe 09063352 ojúmọ rẹ o.
3: Ẹ káàárọ̀.
1: Yes sir.
3: Hello.
1: Yes sir, a wà pẹ̀lú yín sir.
3: Ẹ káàárọ̀.
1: Yes sir, ẹ kú ojúmọ́.
3: Hello.
1: A wà pẹ̀lú yín, à ń gbọ́ yín orúkọ yín o. Ojú láyín ni o, à ń gbọ́ yín ketekete lálálá ni 09063352 tàbí 0705169712. Hello.
3: Hello. Hello.
1: Ẹ káàárọ̀ sá, ẹ yí rédíò yín lọ́lẹ̀.
3: Ẹ káàárọ̀.
1: Yes sir.
3: Ẹgbẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n fẹ́ dálẹ̀.
1: Orúkọ yín fún àǹfààní ọmọ Nàìjíríà.
3: Láti òkè agbó.
1: Kí ló kọ
3: yín? Lókè agbó ẹ̀tọ́ àwórì. Àṣìṣe Alábí.
1: Ok sá, à ń gbọ́ yín báyìí.
3: Ẹgbẹ́ ńgbà tí wọ́n fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Ǹjẹ́ àwọn èèyàn tí a fẹ́ lò kó yàn láti Sokoto tí wọ́n máa sọ bí mi because wọn ò sì dálẹ̀ ẹ wọ àwọn tí a dálẹ̀ tí a lò fún pọlitíkù nìṣẹ̀ tí a bá náà mú yàn dára mo fẹ́ fi bí àdúgbò wa kẹ̀sàmpù nìṣẹ̀ rí ọ̀dọ́ kí wọ́n pọ̀ ọmọ eré àbẹ̀ yẹn tàbí bí ewé agbójú kí wọ́n pọ̀ ọmọ eré àbẹ̀ yẹn náà ṣe tí òṣèlú bá bẹ̀rẹ̀ sí àwọn ilé ẹ̀yà wo ni máa lò wọ́n. Táwọn èèyàn wa ò ní máa lò wọ́n instead tí wọ́n gba ọlọ́pàá.
1: À ń gbọ́ yín ojú làyín ni o ẹ jẹ́ mú ìpè èèyàn méjì sí kí n wá gbé kan mi Musiba torí àsìkò ẹ ló ẹyí rédíò ẹ káàárọ̀ sá o.
3: Ẹ gẹ́gẹ́ mẹ́fẹ̀ mo nígbàjẹ́ wá dára fún gbogbo yín o.
1: Àmì o.
3: Orúkọ mi ni Akinlọ́lá Akínfàlà láti Abẹ́ọ̀sẹ̀ State.
1: Ẹ káàbọ̀ sá.
3: Àkọ́kọ́ nígbà táwọn ọ̀nà sí Assembly wọ́n kọ́ fún ọdún ya ẹ̀kẹ́ ìṣẹ́yìn gbọ́ tí òun náà fẹ́ gbogi jẹ. Sámọ̀ kọ́ ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀kọ́ ọlọ́pàá bíi ìpínlẹ̀ ó jẹ́pọ̀ ẹ̀yẹ lógún. Wọ́n ṣẹ̀ náà fẹ́ bẹ́ẹ̀ sí dìde tiẹ̀ ní ìní ìnáṣẹ́ ẹ̀bẹ̀ sí máa sọ̀rọ̀ ń pẹ́. Is that good for that? Ìnáyẹ kìláàrí. Ẹ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbàjẹ́ kí ìjọba Tinubu kó gbàjẹ́ ogan lẹ́niyẹn. Total tax May 2023 ìjọba ìtọ́sílá ẹ̀ ti mú lórí ìkírìṣẹ́ owó epo wíwá yá ti bẹ̀rẹ̀ nìyẹn. Tó gbọ́dọ̀ fẹ́ tiẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó lọ́wọ́ ní ọ̀pẹ kí ìjọba Tinubu yọ sí lọ́dẹ̀ tọ́ra wọn ni. A ṣe láti yọrí. Nàìjíríà wa ó máa sàn wá búra ká jẹ́ ọ̀wọ́n pátá ẹ̀ wájú ọ̀pọ̀ Nàìjíríà yìí. Orí òde nígbàbọ̀dé o. Ẹ ṣe ẹ kó tó.
1: Ẹ̀lú ta ló wà ń bẹ̀.
3: Ẹ̀lú.
1: Ẹ sà ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ ìsàkọ̀dé látàrí òbò.
1: Ẹ káàbọ̀ sà.
3: Ẹ sà ẹ àjọ ayé a máa gbà.
1: Àmì.
3: A máa ṣe ṣe fún yín.
1: Àmì o.
3: Ṣé rí ẹ̀tàn ló pọ̀ jù tá a máa ń dọ́gbó fún wa nílùú yìí? Kì í ṣe ọlọ́pàá àpínlẹ̀ òun ló tọ́ sí wa láti lò. Òun kọ́ wọ́n fẹ́ lò yẹn láti lè máa fi ṣèṣe ní ọlọ́pàá àpínlẹ̀ tí ìsì ọlọ́pàá federation tó wà ní ìpínlẹ̀ ń lò wọ́n láti fi ṣèṣe lò tọ́ba wa dání tí wọ́n ń kọ́. Gbogbo wa náà ti rẹ́gi ara wa ní àdúgbò kan téèyàn mẹ́wàá bá dé téèyàn márùn-ún tó bá kó irinṣẹ́ jáde kò sí nǹkan wá.
5: This is down and turn up station with the boys for just the breakfast show and today
6: hey everybody this is the sweet and it's about to get all
1: okay. Bí ìlú gangan.
6: Funky today, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better information. I won't give you no move, I need you, but if you don't say one move, move your radio too.
1: Ẹni tó bá ti mojú ògún ni wọ́n máa ní kó pa Bìní rè.
8: Ọlọ́pàá tó lè ṣe òṣèlú.
0: project, I need to add in menu, the motor

0: kọmi musiba kó tó di pé màá ní kẹ máa lọ torí àsìkò wa fọ́nrán kan bóyá jẹta bá nà ló gbé.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at
0: work.
2: Work all day, every day till payday.
0: Si ni me pe ba o ti gba 100,000 100 million la fi gba lowo re bi be ko agbe o agbe bi re won tin threatening re e ba soro lori yun soki ke si ba gba won ijoba ati awon mo Nigeria la mo. Ẹ ṣe àsìkò ti lọ ẹ bá ń darúkọ yín sà mo mọ̀ pa. God bless you, sir. Yes, sir. I should go, sir. I didn't buy me. I'm easy to come out. Hello. Ìrọ̀ ẹ̀yí rédíò yín yẹn lọlẹ̀ o ẹ má jà á já o.
3: Mr. Adelata Yobo. Ẹ̀rù àmúyàn wà ṣútọ̀ wọn ò ṣútọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti ju bí ẹ ṣe ìwé yẹn lọ. Ibi tó ṣẹlẹ̀ lù àwọn ìjọba yìí wọ́n ní òkọ́ kọ̀ọ̀kan o àwọn ìjọba ilé ìwé wọn ò ní kan ṣe o. Alákòótó tọ̀rọ̀ o ṣẹ̀rí tábà tó tọ̀rọ̀ àtẹ̀lé á máa sọ ni o. Ọ̀rọ̀ election wa ti padà bọ́ ṣiṣẹ́ eyi tí ò ṣe ìkọ̀kọ̀ tó ti fẹ́ padà èmi ò rí ẹgbẹ́ àwọn ìlú mi tí ò tẹ̀ tó Nàìjíríà náà àwọn ìlú kéréje àwọn ìlú tí ò tó Nàìjíríà aṣáàní tó ń ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ni tó ṣẹlẹ̀ láàrin pépà àti láyàǹsì ẹwọ bílù wa ò ṣe fara rọ ìjọba kí ni à ń pé láìsí kí ni à ń

0: àlàkọjá líle, bóyá èyí tó kà sí àbí èyí tó kà sí, bóyá èyí tó mọ̀ nípa ẹ̀ àbí èyí tó mọ̀ nípa ẹ̀, kò dédé wọlé bí ò bá ṣe wípé ìkankan sílẹ̀ kó lè fún wọn láti wọlé sí ọ lára. Ẹgbọ́n ohun tí onísàmù sọ, ó ní a pọ́n mi lójú nígbà tí mo ṣìnà. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀mí ìpọ́njú ò wọlé sí onísàmù yẹn lára àfìgbà tó ṣìnà. Ìtumọ̀ ó ní wípé kò sí ohun tó dédé bá ènìyàn láyé yìí tí ò nídìí. Ó mọ̀ gbogbo ìgbà ó ní mo sọ fún ọ pé ọ̀tá kì í dédé wá láìse pé ó bá rí nǹkan fẹsẹ̀ lé wá sínú ayé ènìyàn. Sórí ogun tó ń jà yìí kò dédé di ogun sí ọ lára láìse wípé ogun yẹn rí ààyè wọlé sí ọ lára. Kò dédé di ogun pé ilé ọmọ ẹ ò lè gbọ́mọ dúró bí ò bá jẹ́ wípé wọ́n mú kankan tó fààyè fi ọ̀tá láti pọ́n ẹ lójú kó wọlé. Tó bá jẹ́ wípé o mọ òtítọ́ yìí, wà á mọ bó ṣe lè máa gbàgbà yọrí àdúà. Ẹ kàlẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Òní ọjọ́ kẹta àwẹ̀ wa, ẹ̀yin mélòó lè parí àwẹ̀ yẹn? Àwẹ̀ ọjọ́ àkọ́kọ́, a fi apple break pẹ̀lú omi tó warm. Ọjọ́ kejì, a fi watermelon break. Òní pineapple la fi break. Adẹ̀gbàdúà, àdúà mi rèé ni pé gbogbo ọwọ́ ìnira tó wà nínú ayé ẹ tó fi kankan ní ọ lára, bàbá mi ka kúrò lórúkọ Olúwa. Tó bá jẹ́ wípé lóòótọ́ ló gba àdúà yẹ tó dẹ̀ gba àwẹ̀ yẹ, mo fi dá ẹ lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹyin kì yóò rí òjò, ẹyin kì yóò rí ìrì, ṣùgbọ́n ní ọ̀la àfonífojì yóò kún fún omi, yóò ṣẹ mọ́ ọ lára. Wọn náà ò ní mọ nǹkan tó máa ṣẹlẹ̀, ìka kan dédé máa yí padà fún ọ ni. Wòlíì rẹ tó ń bá gbàdúrà lálaalẹ́, tó fi àṣírí òru wọ̀ ọ́ àti àwọn nǹkan tó lè ṣe tó lè fi bọ́ olótùnbà gbàdúrà lálẹ́ pé ogun ayé ò ní borí ẹ. Gbọ́n mi dáadáa lálẹ́ yìí, ibẹ̀ náà ni màá ti sọ̀rọ̀, ṣùgbọ́n mo fẹ́ kó o múra dáadáa torí ọ̀la ohun abàmì tí Olúwa ní ká fi gbàdúà, o náà láti fi gbàdúà. Ogun tó ń jà ọ́ yìí, ibi àìkíyèsára ni o. Ohun tó wọlé sí ọ lára, ibi àìkíyèsára ni o. Ohun tí ò yẹ kó o gbà, òun ló gbà. Ohun tí ò yẹ kó o fọwọ́ kàn, òun ló fọwọ́ kàn. Àwọn nǹkan kan ló mọ̀ láyé yìí. Bí ayé bá ń yẹ ọ́, bí iṣẹ́ bá ń lọ lọ́wọ́ ẹ̀, bí gbogbo nǹkan bá ń dùn fún ọ, nǹkan kan ni kó o máa béèrè, kí ni èèwọ̀ nǹkan tí mo lè ṣe tó lè jẹ́ kí kinní yóò dúró lọ́wọ́ mi? Tó o bá tètè mọ̀ ọ́, ọ̀tá máa rí ẹ mú o. Bí ọ̀tá bá fẹ́ mú ẹni tó ní ògo, bí wọ́n bá fẹ́ ba ògo ẹni yẹn jẹ́, èèwọ̀ ẹ̀ ni wọ́n máa wá. Wọ́n á make sure pé kí lẹ́ni lè tọwọ́ bọ̀ tó máa ṣí ayé ẹ̀ lẹ̀ tí a fi ráàyè pọn lójú. Bẹ́ẹ̀ ni ọ̀tá ṣe. Gbogbo ọ̀nà tí ọ̀tá máa ń gbà láti mú ènìyàn, ó ní kó wá ọ̀nà tó máa fi ráàyè wọlé sí ọ lára. Pọ́mísà, wọ́n ti wọlé sí ọ lára ọ̀rẹ́dì. Nǹkan yẹn dẹ̀ ti ráàyè. Àwọn ogun kan gba inú ẹ̀jẹ̀ wọlé, ìyẹn wà complex. Tó yẹ láti ń gbàdúà lé lórí láti ìjẹta pé ogun tó gbanú ẹ̀jẹ̀ wọlé, ogun tá a kọ sínú ẹ̀jẹ̀, ìdè tó ti ìpìlẹ̀ wọnú ayé wa, àwẹ̀ àti àdúà kápá ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ó ti ń gbàwẹ̀ yẹ, ogun inú ẹ̀jẹ̀ máa ṣẹ́, torí Bíbélì wípé ẹ ò tí kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ tó dé ẹ̀jẹ̀ jẹ́ ni pé ogun tó wà nínú ẹ̀jẹ̀ ogun ìjàkadì ni. So ogun kan wà tó gba inú ẹ̀jẹ̀ wọlé, tó bá ti ráàyè wọlé nínú ẹ̀jẹ̀, ó parí nìyẹn. Ogun kejì tí mo fẹ́ bẹ̀ gbàdúà, ó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀, iṣẹ́ yẹn dàrú. Tẹ́tí similar.
1: Listen, Jordan Drive, now you dey listen to, so get better information. Won't give you no move any.
0: Lẹ̀ torí ohun tí mo fẹ́ sọ yìí, ó náà ló máa ràn lọ́wọ́.
1: Ṣé but if you know say you wan move, move your radio too.
0: O rẹ ni ràn lọ́wọ́, ẹ wà á rí pé sọ yìí, ó máa ràn lọ́wọ́. Tẹ́lẹ̀ ẹ mọ ẹ lórí, a ràn lọ́wọ́. O ti díw, o yẹ kó o ti lọ́kọ. Ìwọ náà mọ̀ pé o yẹ kó o ti lọ́kọ. Bẹ́ẹ̀ sí mi lálẹ́ yìí, Ọlọ́run máa ràn lọ́wọ́. Ó mọ̀ pé lẹ́yìn tó dẹ̀ ti bí ọmọ kan yẹn, o dẹ̀ padà lóyún òmí mọ́. Bẹ́ẹ̀ sí mi lálẹ́ yìí, Ọlọ́run máa jọra àwa méjèèjì lọ́wọ́. O wo pé gbogbo ìrìn àjò tó rìn lórí ọmọ, ṣe ló dàbí pé o gbàdúà rárá. Gbogbo ibi ló ti lọ gbàdúà. Bẹ́ẹ̀ sí mi lálẹ́ yìí, ọ̀rọ̀ mi máa ni to ma si o sori ogun to ba ti le to ri se to je pe bo se ngbadua o lo feju si bo se ngbadua o lo ri ona lo bo se ngbadua gbese lo nbo si bo se ngbadua o gbogbo nkan to ye ko ran lowo o lo sa sowo odi do 30 simlade abode ni o owo abode kan lo wole bi o ba si owo abode ninu irin ajo ye olohun ko ye ko le to be abode to wole ti o yi o lo fa ti ise to sise lowo e tele tele to fi duro be ni mo so be fo olohun ojo temi mo ojo ye gangan lemi na gbagba yori adua ojo ti abode ba wonu ise eniyan o ma le kan po ile isa mo ngbadua ni gba kan oluwa ki lo de ti se ranse mi odide ki lo de ti awon kan kan se mi oluwa wa mu mi lo si bi kan pe ki wu igba ti ma wu mo ri pe gbogbo kan ti ki se ti olorun o lo wa layi ka mi pe enikan wa ti mo ba rin to je wi pe afi temi ati e ba yara be emi ati eniyan lajo ngbawe

jẹ́ lọ́tọ́ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Bí àbọ̀dé bá wà láyé ká ènìyàn pọ̀ mi dáadáa, wọ́n ń pe wòlíì kan ní Isaiah Ẹ̀sà. Ó ní ẹnìkan tó súnmọ́ fámìlì ẹ̀ ni wọ́n pè ní Isaiah. Isaiah ló máa ń bọ́ Isaiah, ó ló máa ń fún Isaiah ní gbogbo nǹkan. Ṣùgbọ́n Isaiah kan ń gbàdúrà ni àdúrà ògbà. Ìwé Isaiah orí kẹfà wípé lọ́jọ́ tí Isaiah ọba kú, Isaiah ní èmi rí Olúwa lórí ìtẹ́. Gbogbo àwọn agbára àbọ̀dè èyí tó ń dayé

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ bá kí ni gbogbo tẹ̀ ti ń gbọ́ ìkànnì yìí. Ẹ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò Mọ́lára láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀ lákòókò yìí. Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Baba, ẹ súre fún wa la.
0: Ṣèkó bá Jésù Kristo Olúmọ Ike ẹ̀. Ọlọ́run ọjọ́ mi là tún jí sí èyí ní ọjọ́ Thursday. Èní gangan ni on the 11/6/2026. Mo súre gbogbo ilé aláyọ̀ inú mọ́tò ló wà ní inú ilé ló wà léèwẹ̀ ní kitchen ní ibikíbi tó wà tó ti gbọ́ mi ní orúkọ Jésù. Ẹkùn rẹ̀ àná ó máa di ẹ̀rín léyìn.
2: Amen.
0: Sórí ẹ̀yẹ́ rẹ̀ àná ó máa di ayẹyẹ
2: léyìn. Amen.
0: Sórí ìdààmú rẹ̀ àná ó máa di ògo léyìn.
2: Amen.
0: Májẹ̀mú aṣẹ́lú ẹ̀rín.
2: Amen.
0: Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
2: Amen.
0: Nínú ara ò ní ṣubú.
2: Amen.
0: Nínú ẹ̀mí ò ní ṣubú.
2: Amen.
0: Àánú ò ní kó lọ́dọ̀ rẹ̀. Májẹ̀mú aṣẹ́.
2: Amen.
0: Wàárògolo Jésù ló wá.
2: Amen.
0: Orúkọ mi ni Prophet MS Fabiola Celestial Church Christ. Èmi náà pè ní Baba Possibility. Yóò dára fún yín.
2: Amen. Bàbá ẹni lọ́jọ́ kọkànlá nínú oṣù kẹfà tá a wà yìí, kí ló tẹ́ ẹ fẹ́ fi bá wa
0: sọ? Lónìí, à ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́. Ohun tó jẹ́ ìgbàgbọ́ jẹ́ ohun tó jẹ́ pé téèyàn bá ti nìyàn ní kọ̀ọ̀kan. Ìgbàgbọ́ jẹ́ agbára nínú ènìyàn, ó dẹ̀ jẹ́ agbára nínú Ọlọ́run. Ẹni tó bá gbàgbọ́ tó ṣe gbọ́ràn yóò rí iye níjọ́ mímọ́. Ẹni tí ó bá gbàgbọ́ tí ó sì gbọ́ràn kí ó rí iye níjọ́ mímọ́. Òun ni pé sórí màmá tó gbọ́ mi, ohun tó kù fún ẹ. Ó ti lọ́gbọ́n orí mi ṣùgbọ́n kò gbé. Àánú ló kú mi kù ṣàánú mi. Àánú ló kú mi kù ṣàánú mi. Àánú ló kú mi kù ṣàánú mi. Mo ti lọ́gbọ́n orí mi ṣùgbọ́n kò gbé. Ẹ mọ iye àwọn èèyàn tó pọ́n chẹ́ǹjì àdúgbò bóyá kan lè rọkọ. Wọ́n chẹ́ǹjì àdúgbò, wọ́n chẹ́ǹjì sí Amẹ́ríkà, wọ́n chẹ́ǹjì sí gbogbo ẹ̀ náà. Wọn rẹ̀ ni fẹ́ wọn. Nítorí kí ni o? Wọn nígbàgbọ́ nínú Ọlọ́run, wọn rẹ̀ nígbàgbọ́ nínú ara wọn. Sórí kò ní ṣe àyìmọye ẹni tó bọ́ kọ̀ọ̀kan lórí nẹ́ẹ̀tì náà tí ó padà bọ́ sí ó padà dàrú. A ní rí àwọn oníṣẹ́ olóṣù kan, olóṣù mẹ́ta, olúkálùkù padà sílé bàbá ẹ̀. Ṣùgbọ́n mi súre fún ẹ. Sórí gbogbo ohun tó gbàgbọ́ lé lórí, òun ló máa gbé ẹ dìde.
2: Amen. Gbogbo
0: ohun tó gbàgbọ́ lé lórí kò ní sún ẹni yẹpẹ.
2: Amen.
0: Àwọn kan sọ pé àyìmọye gbàgbọ́ táwa ti ní ṣọ́ọ̀ṣì kan là ń sùn, eléyìí là ń ṣe. Èèyàn lè máa sun ṣọ́ọ̀ṣì o, kó máa ní gbàgbọ́ tó rẹ. Tó bá súnmọ́ wùlíì jù, àdúrà wọn kì í gbà. A ní kí ni? Ṣé dáàdì ìmọ́lẹ̀? Ṣé dáàdì Jóòbù? Ṣé dáàdì Sunday? Tó jẹ́ pé pàdí mi ni wọ́n jẹ́ pé wọ́n lójú ẹ̀. Ibẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ. Àwọ̀ orí kankan mú bọ̀ bẹ̀, o ò lè rí mú bọ̀. Torí anointing tó o bá gbàgbọ́ nínú ẹ̀ kò lè hìlì ẹ̀. Anointing tó bá gbàgbọ́ nínú ẹ̀ kò lè gbé ẹ sókè. Anointing tó o bá bọ̀wọ̀ fún kò lè gbé ẹ sókè. Anointing tó o bá ní ìbẹ̀rù nínú ẹ̀ kò lè gbé ẹ sókè. Anointing tí ìwọ fún rẹ ò bá ní ìpayà rẹ kò lè gbé ẹ sókè. Ríṣìn ẹ tó pé àwọn tó ń gbé abẹ́ iṣẹ́ ìránṣẹ́ òkè ètè ń dáa fún wọn. Wọ́n ti rẹ́ nìyẹn bíi pé ta ni àwa la máa lọ bara ta 500 naira. Sórí wòlíì lè máa nàwó kó sọ ẹdọ lówó. Kò ní ṣe pẹ̀lú iye bàtà tí wòlíì wọ̀ ó ṣẹlẹ̀ dáadáa tí mo rí o. Kò ní ṣe wòlíì lè máa ní mọ́tò kó sọ ẹdọ ẹni tó ń lo mọ́tò. Wòlíì lè máa kọ́lé kó máa gbé abẹ́ ẹ mọ̀. Kò ṣe bí ẹ wo John the Baptist inú gbólóńgbé Jésù dẹ̀ ń gbé nù lé. Òun ló ṣe Baptist fún. Ó ní Jésù tóbi jù òun lọ bàtà ẹni tóun ò tó tú. Ẹni tó jẹ́ pé gbogbo àṣẹ ń bẹ níwájú rẹ̀. Jésù sọ wípé tí ẹ ṣe léyìn kí ọ̀rọ̀ wí mímọ́ lè ṣẹ. Nígbà tó dẹ̀ máa tẹ orí ẹ̀ bómi ohun kọjá láti ọ̀run. Ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi. Ẹni tí mímí dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀. Ṣùgbọ́n mi ò rò tó bá bọ̀wọ̀ fún tó bẹ̀rù tó dẹ̀ pọ́nlé kò lè ṣe kankan láyé ẹ. Mo dẹ̀ gbàdúrà fún ẹ wàrà àánúgbà.
2: Amen.
0: Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
2: Amen.
0: Mo wá wà ní ìwé Hebrew orí kọkànlá ẹsẹ̀ kínní àti ìkejì.
3: Ǹjẹ́
0: ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá à ń retí?
3: Ìjẹ́rìí
0: ohun tá a kò rí?
3: Nínú
0: rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rírẹ́.
3: Nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé.
0: Nípa ìgbàgbọ́ la mọ̀ pé. Adé ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run.
3: Èyí náà kì í ṣe ohun tí ó hàn.
0: Kì í ṣe ohun tó hàn sí gbogbo ènìyàn
3: o.
0: Láti dá ohun tí à ń rí.
3: Nípa ìgbàgbọ́ ni Abel rú ẹbọ.
0: Nípa ìgbàgbọ́ ni Abel rú ẹbọ ó dẹ̀ sàn ju ti Kéènì lọ. Ìgbàgbọ́ Kéènì náà ni pé ṣé Ọlọ́run jẹ ẹni. Ìgbàgbọ́ Abel ni pé Ọlọ́run wà ń bẹ̀. Ìyẹn ni kó o mọ̀ wípé sórí ó dáa fún ẹ ọwọ́ ẹ ni. O gbọ́ nǹkan tí yóò bá sọ ni ẹni máa kú re ọwọ́ ẹ ló fi fà á. Ẹni tí ò kú re ọwọ́ ẹ ló fi fà á. Mo pray fún ẹ sórí gbogbo èrò ibi tó wà nínú rẹ tó ba ìgbàgbọ́ rẹ jẹ́. Sórí ẹnìkan wà pẹ̀lú ẹ tó bá ti fẹ́ ṣe nǹkan tó gbé ìgbàgbọ́ rẹ dúró. Ó máa ń yí ẹ lọ́kàn padà. Ọlọ́run máa pin ní àlọ́sẹ̀.
2: Ọkàn
0: rẹ̀ máa balẹ̀.
2: Sórí
0: màmá tó gbọ́ mi risk ni life o. Risk ni o. Àwọn akọtẹ́sàn níbẹ̀ yẹn akọtẹ́sàn níbẹ̀ yẹn wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀. Àwọn ọ̀dẹ̀ kọ wọn dò nílé. Ẹni tó pariwo akọtẹ́sàn kò nílé dè ní mọ́ ẹ sọ fún ẹ. Risk nílé ayé o ṣùgbọ́n láti gbàgbọ́. ninu gbagbo le ri wa ninu gbagbo ni segun wa ninu gbagbo ni bukun wa nitori pe kini o oba ta ori ta ise owo re osuba re re o ni ta odun mi 32 20 to 21
1: òhun si wipe
0: o wipe
1: èmi o pa ojú mi mọ kúrò lára wọn
0: àwọn tí o gbàgbọ́ yẹn máa gbé ojú mi kúrò lára wọn
1: èmi o sì wo bí ìgbẹ̀yìn wọn yóò ti
0: máa wá wo bóyá ó máa wá padà dáa fún wọn torí wọn kọ ọlọ́run sílẹ̀ wọn wá ohun tí ò sọnù kiri yes
1: nítorí ìran alágídí ni wọn
0: ìran alágídí ni wọn
1: àwọn ọmọ nínú èyí tí kò sí ìgbàgbọ́
0: kò sí ìgbàgbọ́ ẹ̀ kan nínú wọn
1: wọ́n sì fi ohun tí kì í ṣe ọlọ́run mú mi jowú
0: ohun tí ò ń ṣe ọlọ́run náà sọ̀dọ̀ ọlọ́run wá múnú bí ọlọ́run
1: wọ́n sì mú ohun asán wọn
0: mú ohun asán wọ́n mú fi bínú
1: èmi ó sì fi àwọn tí kì í ṣe ènìyàn mú wọn jowú.
0: Solomoni nínú ìwé àwọn ọba ìkẹta yẹn ìwé 1 Kings 3:3 yẹn ó gbàgbọ́ nínú ọlọ́run pé ti ń bá rúbọ tí bá dẹ̀ bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run máa ṣe ó dẹ̀ ṣe ìgbàgbọ́ rẹ̀ dẹ̀ gbàálà nígbà tó máa sún síwájú tó máa dé ẹsẹ̀ kọkànlá ẹ̀ the same solomon sí kejì láì kẹtàlá the same solomon ó tún ṣubú níwájú ọlọ́run kò tún gbàgbọ́ mọ́ ó wá lọ àdọ́tì àwọn òrìṣà ní gbogbo omi tó ti fẹ́ yàwó tọ́lọ́run ní kó má ti fẹ́ yàwó inú dẹ̀ bí ọlọ́run pé báwo ni ìgbàgbọ́ yẹn máa sọ lórí rísì ni ìgbàgbọ́ ló yọ jonah nínú ẹja ìgbàgbọ́ ló jẹ́ kí ìṣòro ìtíṣe job kó tán sí ìbùkún mama tó gbọ́ mi lóòótọ́ ló ní problem ó ní kankan tó ń la kọjá ó lè já àìsàn tó ń ṣe ẹ́ tàbí ọmọ ó ní kankan tó ń la kọjá sórí gbogbo orí òkè ló ti gùn ó yẹ ká yí ẹ ti jù bá yẹn lọ ṣùgbọ́n ò ní ìgbàgbọ́ rárá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní ẹ̀rí ò ní ẹ̀rí torí gbogbo anointing tó orí ò bọ̀wọ̀ fún wọn ó máa ń fojú tẹ́ḿbẹ́lẹ́ wọn ó máa ń fi ẹnu ṣátá wọn pé àkókò wá ṣeré ń bí ni àwa ohun tó tún ń ṣe ń bí kó má dàbí tíbi tá a ti kúrò yẹn ní tó fà á fún ẹnìyẹn o gbàgbọ́ o gbogbo tó bá ní kánṣe lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹ̀ ló má takò kò lè jẹ́ kó rí healing abó òrí ni sákéwù gorí igi pẹ̀lú ìgbàgbọ́ jésù dẹ̀ rí ó dẹ̀ pé sọkalẹ̀ sákéwù máa bọ̀ lẹ́ni ìgbàgbọ́ wọlé rẹ ẹ wá wo símọ́nì pétérù ó sọ kó ju àwọn sí odò ọkọ̀ tako jésù ní dákẹ́ mo ní ó ṣe ohun tí mo ní kó ṣe ìgbàgbọ́ rẹ gbà láo ó dẹ̀ kó àkópọ̀ sórí ìgbàgbọ́ mo fẹ́ o lọ ní ìgbàgbọ́ nínú rẹ àìní ìgbàgbọ́ rẹ ó lè mọ ìpàdánù tó dára ọkùnrin adẹ balẹ̀
2: àmọ́
0: ṣe o ìwé matthew orí kẹfà ẹsẹ 30 matthew 6:30-33.
3: ǹjẹ́ bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní
0: aṣọ bọ́lọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ
3: èyí tó wà lónìí tí a sì gbà á sí
0: ó yaṣọ oríṣiríṣiríṣiríṣi adẹ jù sínú ọlọ́la ó dẹ jóná
3: mélòó ní aṣọ
0: òkè o ṣe tẹ́lẹ̀ wo ló rán aṣọ tó wà ní ọrùn fruit tàbí àgbọn tàbí ọ̀pẹ tẹ́lọ̀ wo ló ràn ọlọ́run ni tẹ́ bá sì kà síwájú sí yẹs ẹ̀yin oní kékeré ìgbàgbọ́ nítorí náà máa ń ṣàníyàn pé kí la fẹ́ jẹ tàbí kí la máa mú aṣọ wo la máa fi bóra gbogbo nǹkan wọ̀nyí ní àwọn kan ń lé tán fi ń bọ́ sínú ìfẹ́kúfẹ́ oríṣiríṣi ẹnìkan tí kọ́lé èmi ò tí kọ́ tó bá tásìkò tiẹ̀ ẹni tó wòran yẹn náà máa wòran tiẹ̀ báyìí ṣe rí nìyẹn o àwọn kan ni mo wòran wọn lánàá àwọn náà wòran mi lé ni lọ ní ìgbàgbọ́ yes
3: nítorí
0: bàbá yín ti bẹ lọ́rùn
3: ẹyin kò lè ṣe aláìní
0: gbogbo nǹkan wọ̀nyí
3: ṣùgbọ́n a tètè wá ìjọba
0: ọlọ́run tó ṣe pàtàkì lé ìjọba ọlọ́run o kó wa rí o tó bá ti ń lé ìjọba ayé ìṣubú ni o nínú ìjọba ayé ni ìṣubú wà ní ikú wà láìsàn wà ẹ lé ìjọba ọlọ́run àti òdodonú ẹ gbogbo ìtòkù o ní owó ló ń wá ilé ló ń wá mọ́tò ni màá fún ẹ.

0: mo wa ninu iwe mark ori kokan la mark 11:24-26
1: nitorina
0: mo wi fun yin
1: ohun
0: ko hun te ba toro te ba tin gbadura e gbagbo pe e ti ri igba iyen ni pe je ki gbagbo re duro giri ma jo sonu ma je kon to nse gbagba risin e won fi ku omo gbagbo lowo elomi won fi gbese gbagbo lowo elomi aisan to se lomi won gbagbo eh daddy e wo mi o se wa la kin ti e ku jare iku lo wa ku yi o de ti ju gbagbo nu o ti danu sun bible o ti sun aso o ti yo re danu pe mi o se wa la mo mi so iro olohun wo ni mo sin ah loto re dariji adara fun e yes
1: nigba ti eyin ba duro gbadura
0: eh
1: e dariji
0: e di dariji opolopo yin ma mu yan sinu enemy dariji ko je ka dura yin gba o je ki gbagbo yin waste am yes
1: bi eyin ba ni ohun ko ohun si
0: be ba no ohun ko ohun si enikeji
1: bi baba yin tin be ni orun ba le dari ese
0: ko le dariji lo dariji eni yen na
1: ṣugbọn bi eyin ko ba dariji
0: be ba dariji
1: baba yin tin be lorun ki yo dariji
0: ko le dariji wo na le rona lo asakoko ati koko won jo ma gbe kai to ku nile mo wa ninu iti nse iwe Luke 18:8-14 le ma ka de te ba fe ka fun ra yin yes
2: mo wi fun yin
0: yo gbe san won kokan
2: nani la je omo eyan ba de
0: to me eyan ba de
2: yo wa ri gbagbo
0: o wa ni se Jesu ma ba igbagbo mo sa ha se Jesu o ti omo eyan ba de o se o le ri gbagbo laye mo gbogbo eyan ti di babalawo gbogbo eyan ti do ise gbogbo eyan ti de lebo gbogbo eyan ti do le gbogbo eyan ti da sewo gbogbo eyan ti do muti gbogbo eyan ti de mu Colorado gbogbo eyan ti do loso o ba yi pada baba be soro ogbo iya be soro ogbo o fe sise mo o sa n wa bisa bisa owo wo kia kia ihun to so gbagbo re ni niyan o gbagbo pe atele owo eni ki n tan ni je sori owo atewo la bala a o meni to ko a meni to ko olorun ni sori bibeli kan to pe ni to ba ise ko ma je o sori to ba le fi owo re se gankan blessing wa nbe okan re ade balẹ ki o oruko mi ni prophet ms fabi lati celestial church of christ o ni da lai ni o
3: okan
0: re ade balẹ
3: amen igbadun olohun ti baba wa fe n ba wa soro lataaro mo be ti gbo ikan abe ti yo ti yin ninu re eja doke lo
0: ero ti e le pe mi si 091-26-26-28-28-82-82-16 ẹ pẹ níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
3: ẹ fẹ́ bábà bá sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè fohùn ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
0: ẹ̀rọ kejì òun ni 080-50-50-27-26-56-21-21 ẹ̀rọ ìkẹta 070-69-94-99-92 pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn àṣí òun ni echo bank 38-12-15-68-43-38-12-15-15-68-43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade alakoko yen ni Fabi Michael Osoji eleyin fidelity bank ni o ma gbe celestial church of christ oiki mole ayo parish òun ni 411-401-089-89-25-252 411-01-89-25-252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ ẹ̀rọ tẹ́ ẹ máa pè tá a gbé mo ti pè fún yín tẹ́ ẹ bá wọ ẹ̀rọ tẹ́ ẹ máa fowó sí òun ni mo tún pè lẹ́yìn ẹ̀yẹn ẹ gbìyànjú ẹ support program kó lè máa lọ bí ṣe kó lọ ṣùgbọ́n mo ń retí ẹ nílùú Ìkòròdú ní àárọ̀ ìgangan ṣùgbọ́n ní alẹ́ ni mo wà ní atan ọ̀bẹ̀rẹ̀ gbogbo ẹni tẹ́ wà ní gbogbo agbègbè yẹn láti san Gombe láti fọ̀ àti káàkiri dé Ìgbẹ́sà àti káàkiri dé owó dé Adódò Alápòtí bẹ́ẹ̀ lọ ẹja pàdé Sokoto Road ẹja pàdé gbogbo ẹni tẹ́ wà ní kíhàn mi ò dúgbè gbogbo ẹni tí ẹ wà ní ti ṣe òkè ọ̀rẹ́ gbogbo ẹni tí ẹ wà ní ti ṣe ìjú ẹyin tẹ wà níyànà yẹ sí ẹjá pàdé ní ṣòru ní àṣálẹ ní orúkọ jésù ọlọrun àtọjú yín
3: ọkàn
0: yín abalẹ
3: àánú
0: àdìrẹ ṣùgbọn ní ọlá o olújọ wa láwa ta ti ń ṣe ṣòru mo fẹ rí ẹyin náà ẹjá jó gbàdúrà papọ torí àdúrà tó ọdúrà ooru ó le gan gidi ooru ní nǹkan bàjẹ ooru la lè tún ṣe tí ẹ ò ní bàjẹ o
4: mo
0: retí ẹ má jẹ mọ gbogbo ọjọ sunday 10 o'clock gbogbo àwọn ẹka ìjọ wa dé ti ń ṣe àjínde ni o gbogbo tí dé kòròdú dé command dé wájú goro god bless you.
5: gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
6: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, be a one.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for

0: sẹru ọlọlà mọ
1: o ke laye mi wa o.
2: Orúkọ mi ni Idris láti Ilúgbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
3: Ah, bàbá abẹ́ta re.
2: Bẹ́ẹ̀ ni sà.
3: Mo ti gbọ́ voice yẹn.
2: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ipò ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínìkankínìkan wá gbọ́n ọmọ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láfi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ wa ṣe pé látọdún yẹn pé wọn ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo, Ọlọ́run wa ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ya gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́ ọmọ bọ̀ wálé, mo ní mi kọ́ ọmọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, ikódà ìfundò lánàá. Wọ́n sá nìyẹn kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o.
3: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Gabriel Ayodeji.
1: Ẹ pàtàkì fún Reverend.
0: Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi.
1: Ibo lẹ́nu gbé?
0: Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá bẹ̀.
0: Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dé kú lọ́jọ́.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbà mi rescue, mo padà sílé. Omi orí òkè wà nulẹ̀. Mo nígbàgbọ́ nínú ìpè Sam Ojo. Mo nígbàgbọ́ nínú ìpè Májẹ̀mú orí òkè Ògo. Mo sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti bá sọ.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti fẹ́ràn.
0: Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, a ti bá sèré gún. Òní dúró mi. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú yẹn máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀, áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there is no day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah.
3: Ìgbà wo ló bí ti ń dùn?
0: Sir, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́yọ.
0: Sir, ó ti lé lọ́dún mẹ́wàá, omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa máa jáde lójú, mo máa ń lo glasses mi. Tomi máa máa jáde, tomi máa máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà bí mo bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú, mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light.
0: The light.
1: And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
3: The power of God.
1: Kò parí ogun tó.
3: Amen. Finish every day.
1: Kò sì lè péré mọ.
3: Amen.
4: And I prophesy.
3: Ṣé o lè sọ tẹ́lẹ̀?
4: Wà ní sílẹ̀.
3: Amen. You shall have rest.
4: Máa bá gàdá padà bá ṣàṣà. Ó ní àlàáfíà tí mo fún
3: yín. My peace I give unto you.
4: Kì í ṣe irú eléyìí fún
3: yín. Father, the world give it.
4: Torí tó bá fún ẹ tán.
3: But if the world give you.
4: Àwọn náà ni ó gbà.
3: They will still take it back.
4: Only but the one that I will give you.
3: Ṣùgbọ́n ẹjẹ́ mi gbú yín.
4: Nobody will take it from
3: you. Kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ yín.
4: My God.
3: Thank you, Father.
4: Ó yẹ láti dúpẹ́ fẹ́lẹ́
3: yìí. We ought to appreciate him for this.
4: Ìtínú mi fi dùn wálé ni
3: ni. God, I'm so happy today.
4: Tábà wá ń sọ ìkógun.
3: When we talk about losses.
4: Tábà wá ń sọ ìdè.
3: When we talk about bondage.
4: Tábà ń sọ ìgbèkùn.
3: When we talk about bondage.
4: Ibo ló ti ń wá.
3: God does it come
4: from. Ọwọ́ ọ̀tá ni.
3: It's from the enemy.
4: Matthew 13.
3: Imatori kẹta láyé.
4: 27:28. Oni wọ́n bèrè.
3: They were asking.
4: Báwo lè pèsè wọnú
3: ẹ̀ka mọ́? How did this
4: go? Verse 28.
3: Verse 28.
4: Ó ní ọ̀tá ló sí.
3: An enemy has done this.
4: Torí verse 25.
3: Because of verse 25.
4: Ìgbà téèyàn sùn.
3: When man slept.
4: Ọ̀tá wá.
3: The enemy came.
4: Ọ̀fun èpòsáyò
3: kàmá. He saw the
4: house among the
3: weeds.
4: Káwá fihàn.
3: Let me show.
4: Fún àwọn ọ̀tá pé.
3: The enemies.
4: Wọ́n kéré sọ̀rọ̀
3: wa.
4: Gbogbo ẹni tó ti pinnu.
3: All those that have been
4: pe kàtà wọn ṣe sí
3: ẹ. That the evil they did to you.
4: Pé o lè bọ́
3: pé. That you may escape it.
4: Sàmí kò fún
3: oge. Ìgbà lájọ́ náà ti jọ́bọ̀.
4: Ìdèjà lára
3: ẹ̀. Amen. Their bond is broken from you.
4: Ìdèjà lára ẹ̀.
3: Amen.
4: Ìdèjà.
3: Amen.
4: Ìdèjà.
3: Amen.
4: Nínú tọ́lọ̀ ń gbọ́dọ̀ tu ẹ sílẹ̀
3: nínú. I know what God was doing.
4: Mo sọ fún ẹ pọ́jọ́ méjì
3: náà. I told you for just 12 days.
4: Ìdè àkọ́kọ́.
3: The first bondage.
4: Ìdè ìpìlẹ̀.
3: It's the bondage of the foundation.
4: Which has to do with foundation.
3: Èyí tó ní ṣe pẹ̀lú
4: ìpìlẹ̀ rẹ̀. Ilé bàbá.
3: Of your father's house.
4: Ìdè àìsàn wà nbẹ̀.
3: The advantage of sickness.
4: Tí màá máa continue
3: pẹ̀lú. That will continue with.
4: Eléyìí tí mo bẹ̀rẹ̀ lánàá.
3: The one I started yesterday.
4: O ní bí bọ́ lọ́wọ́ ìdí òsì.
3: Freedom from bondage of poverty.
4: Ìwọ gángan ló dẹ̀ ní message.
3: And that message is for you yourself.
4: Christ ti wá.
3: Christ has come.
4: Ó ti kú.
3: He has died.
4: Kó lè bá lómi
3: ra. That you may have freedom.
4: Kó lè bọ́.
3: That you may be
4: free. He was rich in heaven.
3: Ọlọ́run ni lọ́run.
4: He became poor.
3: Ó jẹ̀ di dálágà.
4: because of us.
3: Nítorí tiwa yìí.
4: Lẹ́yìn tó wá di tálákà.
3: Adam became poor.
4: Ó wá padà lọ sọ́run.
3: He now went back to heaven.
4: Àwa wá di Ọlọ́run.
3: When I became